0: ìríran titi wa irú orúkọ wo làwọn olóyìnbó ni wọn ti ń bá wa pé in ti ń yọ ìríran ti wa lẹ́nu Osula High Solution Powder Plus ni egbòogi táwọn ayé tún ń lò tó fi ni lọ́kàn balẹ̀ tó kájú èyíkéyìí ìṣòro tó ń yọ ojú wa lẹ́nu iléeṣẹ́ wa làwọn èèyàn ń júwe fáwọn èèyàn wọn tó nípèníjà ojú tán ti náwó náwó tó kọ́ pẹ̀tẹ́ ẹ̀sì dànù nítorí rẹ̀ sí ẹ má làágùn jìnà mọ́ o ẹyẹ fowó ṣòfò ẹ̀yin ọlọ́gbọ́n dorí ẹja mú èèyàn tẹ́ ẹ bá ti ri pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ sí ojú wa tàbí a ní ẹni tó ń ṣẹlẹ̀ sí iléeṣẹ́ Osula Herbal ní kẹ́ ẹ mọ́ bọ̀ tààrà Osula High Solution Powder ó ní gbogbo àwọn tó nípèníjà ojú tún ń lò tán fi ń mórí bọ́ lọ́wọ́ à ń náwó sí gú àtù Osula High Solution Powder ó mú ojú tó ń sú tó ń rí bí ọyẹ àtojú tó ń wò bàìbàì tí kò lè kàwé ka bible mọlẹ rekete ni o gbogbo ẹyin to je pe bẹyin o bayi ti ifigosoju ẹyin o ki ri nkan ka imo ifigosoju kawe ka bible te phone te computer ki mo je ke eyin o mura si ntin yo won lenu ninu oju o in to nyo ni lenu ninu oju lo si ye ka moju to ko to di pope melo aseyori ta ti ni akaimoye ejeri ni le se Osula Herbal se ti arabirin kan to je pe bi o bayi ti ifigosoju ko ki ri nkan ka tolorun lo wa fun la fe so ni abi eni to ti se ise abe lekini to ti se lekeji to je pe nti won tori re se ko kuro nibe abi ti arakunrin kan to ti lo si oke okun lati lo se toju oju nbe nigba to pada de se lo tun ri bi oye se lo tun ri kurukuru afigba to lewe ategbo ile baba wa nile se Osula Herbal la nanda nu fi dopin lori oju won o Osula High Solution Powder ti wa yi won o kin kan soju o enu bayi le ma lo si test ma ri resort re ninu oju wa gbogbo eyin omo tawon baba wa ati ya wa n pariwo pe awon omo ri na dada tan ni se lo ma n da bi en pe kurukuru n bole ninu oju awon nkan kan se weliweli ninu oju won to da bi n pe iri n se gbogbo nkan wa n jo funfunfun loju grandma grandpa ba se n kolugba be na n kolawo ninu ile e ma mo je koro won osu wa awon baba ati ya to jiya nitori wa ka le debi giga ka le je eyan pataki won omo gbodo di tan wole eyin o fe jeun kori na ri n to fe je ka lejo wole ka ma ru alejo to je aise dede oju lo mu ke eyin o sese ma fowo pa ogiri ko to le rin yoruba ni eye ki ifo ko fori sogi bi eye ti o loju ko o gbogbo eni to n gbo mi oju o ni relede gbogbo wa o address wa ni yi o
1: olu ile ise wa wa ni ilu Ikorodu nibi gbogbo te ba ti nbo e bo le ni agri bus stop ni ilu Ikorodu leko egbe okada to n lo si asolo bus stop ile epo to doju pa solo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 atun wa ni isawo ni abe bus stop te ba ti bo le nbe opposite abe bus stop yen e ti ri bana Osula Herbal nbe eyin ti fo e mo ba wa pade ni first park bus stop te ba ti debe e ni ki olokada ko ma gbe lo si abata lodo Osula Herbal eyin ti yana paja ambe ni number 33 Olohun Adaba bus stop ni egbe Idimu Road ni Iyana Paja ni adojuko Gowan Estate e mo ba wa nbe ti osodi awa ni Ladipo bus stop ni Ikeja Long nile epo majok ni adojuko bi bridge elese yen e ti ri magnet plaza te ba ti debe e bere block 125 e ti ri bana wa nbe ani faisan lo gba o
0: ero bani soro wa re o whatsapp number wa na si ni 07038615168 07038615168 emule kan si 07038615168
2: Àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro máa gùn mí lójú àtòkèrè láti ń lọ àmójútó ìrìnrìn ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ ọkọ wa wà nígbà mí ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣeé ṣe kó o ti nọ́gbàrá nọ́gboro tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti ń rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Osula Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi

0: iṣẹ́ tí wọn kò rúdúrà.
1: Ilé-iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tọ́pọ̀ ọlọ́run mi ń gbà fún lọ́wọ́lọ́wọ́ ni ilé-iṣẹ́ Òsúlà Herbal. Àwọn ni wọ́n ṣe àgbékalẹ̀ Òsúlà High Solution Powder, Òsúlà Antibiotic Powder, Òsúlà Herbal Bitters. Kò ṣe mọ̀ ni ni àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nwọ̀n yìí jẹ́ o 3-in-1 package fún gbogbo àìsàn ọlọ́jọ́ pípẹ́. Mẹ́tẹ̀ẹ̀ta lẹ máa gbà. Gbogbo tí ń jẹ́ ti tọ́lọ́run ànádànù àádópin ni o. Òsúlà Bitters kò ṣe mọ̀ ni ni o fún gbogbo ẹbí aláyọ̀ tí ìlera ara wọn tó jẹ wọ́n lógún. Òsúlà Bitters ló ń fọ oorun tó dùn tó dùn kúrò nínú àgọ ara. A máa ṣe àdínkù àpọ̀jù ṣúgà tọmọdé tàgbà tó bá ń jẹun tó dùn tó dùn. Àfikaya ní Òsúlà Bitters nínú ilé o, kó bá wa fọ́rọ́ tó dùn tó dùn kúrò nínú àgọ ara wa. Bí ṣúgà bá pọ̀ lápọ̀jù, àkóbá tó ń ṣe nínú àgọ ara wa kò kéré o. A máa ṣe àkóbá fún ojú, kìí jẹ́ kéèyàn ó rìnà dáadáa. Bójú bá ń yọni lẹ́nu, téèyàn sì ní àpọ̀jù ṣúgà, àfiká kọ́kọ́ tọ́jú àpọ̀jù ṣúgà kálàáfíà kó lè dé bá ojú wa ni o. Àpọ̀jù ṣúgà náà ló ṣokùnfà ìfúnpá gíga, a sì máa ṣokùnfà ojú sísú àti àìró oorun sùn. A máa ba iṣan ara èèyàn jẹ́, a máa jẹ́ kí ti ọwọ́ tẹsẹ̀ ó pọ̀n pẹ̀pẹ̀. Ẹ̀yin ti ń tọ̀ bí ẹ̀mẹrin ẹ̀ẹ̀márùn-ún lórúkílẹ̀ ó tó mọ́. Òsúlà Bitters ni kẹ́ ẹ lo. Ńṣe lẹ̀yìn gbinkin kẹ́ ẹ tó lè ṣẹ̀yọ́. Ẹ̀yin tẹ́ ẹ ń ṣègbọ̀nsẹ̀ kólíẹ́kólíẹ́, ọmọ ń rẹ̀ wá tẹnutẹnu, ọmọ ń rẹ̀ wá tọkàntọkàn, ìrìn kékeré la rìn. Ẹ̀yin ti ń sinmi láìmọye ìgbà lójú ọ̀nà, ẹ lo Òsúlà Bitters. Kọ́ọ̀bù omi kan lẹ̀yìn mu, ike ọ̀dà bíi méjì lẹ fi ṣẹ̀yọ́ ẹ̀ padà. Àpọ̀jù ṣúgà tó ṣe àkóbá fún ojú, òun náà ló ń pa nǹkan ọlọ́mọkùnrin míì kú fin tí ò lè gbérí mọ́. Òun ló ń siwájú kó tó di pé ẹlòmíì ní stroke. A ò ní rógun apákọsẹ́ o, ẹsẹ̀ náà tún di jọwọ́lọ́ o. Tẹ́ ẹ bá ń gbọ́ Silent Killer, àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Kò ní mú wa o, kò ní mú àwọn ọmọ wa o. Tọ́mọ kékeré tàbágbàlagbà tán bá ń jẹun tó dùn tó dùn, àfikaya ní Òsúlà Bitters nínú ilé o. Gbogbo iṣan ara tó ti dòkú, tẹ́ ẹ bá ń lo Òsúlà Bitters, gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò. Òsúlà Bitters, ojúlówó egbògi ajísanri. Òsúlà Antibiotic Powder, òun ló ṣẹlẹ̀ kẹta rẹ̀ fún gbogbo èèyàn tó ní chronic infection. Ojú ara ń yún wa, nǹkan funfun jáde wá láti ojú ara tí ò tẹ́ wa lọ́rùn. Inú wa ń kùn gbùrùgbù, nǹkan ń lẹ̀ mọ́ wa lọ́nà ọ̀fun. Ó ń ṣe bíi kápọ̀, a ò dẹ̀ rípọ̀. Òsúlà Antibiotic Powder ló ní agbára lórí ògbólógbò chronic infection tó ti wọ inú ẹ̀jẹ̀, tó ti di kòkòrò abẹ̀jẹ̀jẹ́, tó mú kí nǹkan kan máa sọ kúlú káàkiri ara wa. Ara ń ta wá, ara ń já wa jẹ. Chronic infection tó ti mú kẹ́lòmíì kó ṣàdédé máa rù kán máa gbẹ. Gbogbo àyẹ̀wò lẹ́lòmíì ti ṣe pàtó ohun tó ń ṣẹlẹ̀ nínú àgọ ara wọn ò mọ̀. Òsúlà Antibiotic Powder a máa fọ́rọ̀ ògbólógbò kòkòrò inú ẹ̀jẹ̀ tó ń bẹ̀jẹ̀ wọ́ káàkiri ara, tó wó dápá, tó fún apá ní ìṣòro, tó wó dẹ́sẹ̀, tó fún ẹsẹ̀ ní wàhálà, tó mú kí gbogbo ara ẹlòmíì kó máa wúwo láti gbé. Bára ṣe ń yún wa, bẹ́ẹ̀ ló ń já wa jẹ. Ara máa ta ẹlòmíì láì fomi atapara. Òsúlà Antibiotic Powder, òun lò gbágbá agbárùn wọlé o. Tẹ́yin bá ń tọ̀ séré, gbíngbin lẹ̀yìn gbinkin, kẹ́ ẹ tó lè ṣẹ̀yọ́, ẹ̀yọ́ tí yín ò kí ń jáde dáadáa. Gbogbo àwọn àgbàlagbà tí ò gbólógbò infection tó ti sọ wọ́n di ẹni tó ní prostrate, tí ẹ̀yọ́ wọn ò ṣe bẹ́ẹ̀ jáde dáadáa mọ́, tójú tún ń yọrú wọn lẹ́nu. Kòkòrò inú ẹ̀jẹ̀ tó ṣe àkóbá fún ojú, òun náà ló ṣàkóbá fétí o. Tétí ẹlòmíì ò fi gbọ́rọ̀ mọ́. Gbogbo ìgbà ni kòkòrò ń jáde lára tọ̀dọ̀ ẹyin. Kòkòrò inú ẹ̀jẹ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti fàkóbá sínú ẹ̀jẹ̀ tó ti fún wa ní akọ ọ̀nàrun, tó wọ́ sínú ojú, tó mú kójú wa mọ́ sú, tó mú kójú wa mọ́ wò bàìbàì, tí kò jẹ́ kárìnà dáadáa bá ṣe fẹ́. Ẹ̀yin wá ń rí bí ọyẹ́, ẹ̀yin wá ń rí kùrukùru. Èèyàn tó ní ìṣòro ojú, tó sì ní akọ ọ̀nàrun, bẹ́ẹ̀ ṣe ń ṣe ìtọ́jú ojú, bẹ́ẹ̀ ni kẹ́ ẹ máa ṣètọ́jú akọ ọ̀nàrun o. Béèyàn bá ní akọ ọ̀nàrun lára tó lọ ń ṣe iṣẹ́ abẹ fójú, ó dàbí ẹni tó ń gé igi lórí, tí ò wu tegbòtegbò ni o. Òun ló máa ń ṣe okùnfà tí ẹlòmíì fi ṣe iṣẹ́ abẹ lẹ́ẹ̀kíní, tí wọ́n fi ṣe lẹ́ẹ̀kejì. Nǹkan tán torí rẹ̀ ṣe ló tún padà síbẹ̀. Òsúlà Herbal Antibiotic Powder ló lágbára lórí gbogbo chronic infection àti ògbólógbò kòkòrò inú ẹ̀jẹ̀ pẹ̀lú akọ ọ̀nàrun. Tá a bá ń sọ̀rọ̀ nípa káfewé àtegbò ṣe ìtọ́jú ojú àti gbogbo àìsàn tó lè fa sábàbí rẹ̀, ká wú gbogbo ẹ̀ ti gbòǹgbò ti gbòǹgbò. Olókìtì bí ọ̀bọ ò sí o. Ilé-iṣẹ́ Òsúlà Herbal, òun ni kẹ́ máa bọ̀ tààrà. Ìbẹ̀rù Ọlọ́run làwọn fi ń ṣiṣẹ́ tiwọn o.
2: Tuntun lélẹ̀.
0: eleyi o lati ile ise osula aba osula bita lo nje bomo kekere tabagbalagba ba nje ntodun todun afike ya lo ni osula bita ninu le o eyin te fe kara yin to wuwo ko fuye e fe moribo lowo igbanse to le koko to nfun ni nitia e ma lo egbogi alagbara bi ara osula bitas gbogbo idoti to ti di sinu isan ara wa ti ko je ko mi ara ati eje ko rin lo ti bi to nilo eje to wa fa kapa wo ma wuwo kese wo ma wuwo irin die larin awa migule gule elome agbese lele se lo dabi pe won te lailonu male ati bere ndogun ati naro ndi wahala se lo dabi pe won de block ma elome ne badi osula bita ni ke ma lu e wa gba o akiyesi kan patakire te ba ti ra won kan ninu oja tabi ni bikibi ti won gbe speaker sile to npariwo ogun ile ise osula aba awa ko la ran won ni se o eyan legbata te fe ba wa dowo po aye ti sisile lodo wa o lori ego igi osula bita e pe wa lati foruko sile a ma so adugo ibi ti e wa gbogbo isara to ti doku te ba nlo osula bita gbogbo re lo ma bo sipo o ma re wa tenu tenu ogbologbo infection to wa ninu eje gbogbo e lo osula bita o fo danu ka wa moribo lowo ara yiyun ara tita nkan to le mo wa lona fun to nse bi kapo te o de ripo isan ara wa to nfa ni so den den omokunrin ti ko le se ojuse lodo yawo e osula bita ni ke lo o fo gbogbo idoti inu ara ati gbogbo gedegede to wa ni kun wa danu osula bita ojulowo egbogi ajisan ni
1: address wa ni yi o
2: olu ile ise wa wa ni ilu ikorodu nibi gbogbo te ba ti nbo e bo le ni agric bus stop ni ilu ikorodu leko egbe okada to nlo si asolo bus stop ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 atun wa ni isawo ni abe bus stop te ba ti bo le nbe opposite abe bus stop yen e ti ri bana osula aba nbe eyin ti fo e mo ba wa pade ni first park bus stop te ba ti debe eni ki olokada ko ma gbe lo si abata lodo osula aba eyin ti iyana paja ambe ni number 33 olohun adaba bus stop ni egbe daidimu road ni iyana paja ni adojuko gowan estate e mo ba wa nbe ti osodi awa ni ladipo bus stop ni ikeja long nile epo majok ni adojuko bi bridge elese yen e ti ri magnet plaza te ba ti debe e bere block 125 e ti ri bana wa nbe ani faisan lo gba o
1: ero bani soro wa re o whatsapp number wa na si ni 07038615168 07038615168 emule kan si 07038615168 oju oni relede gbogbo wa o